kɔtɔlɔ kɔ mɛnɛ olùfiya ilé kò wọn náà tɔ n bí yàn àgbẹnɔ kò àkó fami yɔ kpata kike lè tẹpẹ kò lè lè sàpé kɔ yin dàlù ebulu nene ɛtumɛnɛ mi lo ɛ komi mi jo.

0: náà tó wà rádá mi náà tó ẹ rẹ máa bí ọ̀rọ̀ ni tó jí náà lọ kíkẹ́
1: apẹtẹ ọ̀hún náà kíkẹ́
0: lẹ́yìn ọbẹ̀ tọ́gbẹ́ ó máa má ọ̀ àmúkọgbẹ́ ọ̀nà àmójúgbẹ́ inú kíkẹ́ ó ọ̀nà tradition bẹ́ inú kẹ́ ó wọ̀ ọ̀nà níwá ó dè náà kọ́ ní èmi àdúgbò kọ́ ní bẹ́ inú wa òye nìgbẹ́ ó gbọ́ mẹ́rẹ̀ n kò ọ̀nà rẹ̀ má yẹn nìgbẹ́ náà ọ̀ á nọ fíẹ́
1: ẹ̀
0: bẹ́ẹ̀ ni kò lọ́wọ́ tí ó máa yan ẹyin sọ náà wúlọ́
1: náà
0: bá
1: gbẹ́dìọ́nà mẹ́sẹ́
0: Ìjọyìnjẹ náà bí àṣàrà nínú ọbẹ̀ pápá débi sí ọ̀ Nùrìjìnà débi sí Tata Louise Tata Rose àmì sí àmì kéré kébèrè ṣe ò ṣe ní kìlómítà ìṣèjìlá gbogbo kọ̀ọ̀kan wá sí ìhà gbẹ̀rù.
1: Wọ́n pàtàkì ọ̀dọ̀ bàbá yìí ya báyìí ya ẹ̀rẹ̀ mi gbọ́.
2: Èmi sàn fara fún mi wà
1: lẹ́yìn. Alo.
2: Alo bonsoir.
1: Bonsoir.
2: Apá Akuaba so lankubi si te.
1: Ètò yẹn gan.
2: Mo tọ́nà òye.
1: Ló fọ́nà mú lò.
2: Mo fọ́nà yìí rẹ̀ la.
1: Màmá Akuaba fọ́nà ma.
2: Màmá Akuaba fọ́nà.
1: Ẹ̀gbọ́ ó lè kàmí náà gbóngbóngbó wa.
2: Ẹ̀gbọ́ kúndó gbọ́dé sí ó lè fi ọ̀nà
1: tó fọ́ wọlò. Ó la pọ́n gbèrèkà ń gbà fún.
2: Ẹ nà tẹ pọ́n mi sí àmì
1: kẹlẹ́ wuyà tó lè dàgbò fún yàwó. Nene.
2: Alẹ́ kò bá dùn wa.
1: N bá lò fòfò.
2: À pé náà kẹ́kẹ́
1: àwọn
2: àgbẹ̀ àsúnlẹ̀ yìí náà
1: wò ye.
2: Mo fọ inú tó lè kú àmì sí àmìkẹlẹ tó jí ká fòfò yàmú ẹlẹsẹ mìzíkẹ yà pa papa kú ọba bẹ ibi yàn àgbẹ àná kéńké lo.
1: wà á pẹ́ tó wọnà kéńké lo.
2: lẹ́yìn náà àmì sí àmì lo.
1: àmì sí àmì wọnà bàbá àyà àwọn ọ̀nà fàgbẹ̀yọ sí kábí kíkì ngbọ̀n náà bẹ yín jankis lè bẹ kó tẹ́ bí katolika rẹ bẹ àhàjá mi maison blanche wọn ṣe àfẹn gánre lè fún wa ẹ lè héré kwa. mama seri mi dogbe náà lè kàn
0: gbèbè dọ́là.
1: dọ́gbé la.
0: òsèlú lè mẹsàn án ṣíjú lọmú rè tọ́lá. mi máa tẹ́lẹ̀ dọ́gbé ní pápá pábà.
1: ìfọ̀dà.
0: yẹn lọ bí o dún garri mu yàn. lè bí ọ̀nì dáadáa nù mẹ́tò sọ̀gbàjì. àyè bàbá tazó chanel rẹ̀ kọ́ mi ò ké ní lè ṣe òsèlú lè mẹsàn án ṣíjú lọmú rè kọ́pà ń bí ọ̀nà rò.
1: àpàtà wọn kéke bàbá yà. agbẹ̀ kẹ́misọ́dúdà àwọn ọ̀nà jose le kamalodora ní lè sèmi ẹ̀mí kọ́ mi ń gbọ́n bẹ́ fàgbẹ̀ yan bẹ́ pòmì àpẹtẹ kékeré ní omi lè sèmi ẹ̀mí kọ́ àwọn ìtura náà jẹjí ní manu pọ̀ náà mi sáyà lè kánálẹ́ fẹ́ mọ́ bẹ́ẹ̀ ní sèmi ọ̀jì ìtura náà yọ̀nà mi àpẹtẹ kékeré lò bẹ́ẹ̀ pílájì tó ń tó gbé náà mi àpẹtẹ. àwọn ọ̀nà ojì ìlọlẹ̀ États-Unis ra gbàkúndé bẹ́ẹ̀ pòmì àpẹtẹ kékeré àwọn ìtura náà jẹjí manu pọ̀ yan sáyà. alo. alo. agbẹ.
3: ne ko fọrọ.
1: n fọnà nyuere. nde
3: ku louise abirọ kana ya ko ibọ.
1: louise didi iraju abi de.
3: nde ku nfi.
1: eyan ẹ lè gbọ. agbẹ.
3: nde ku ndogbe náà.
1: n hàn gbẹ náà ń tọ.
3: ẹ kọ egbe ma tẹ ma do ka mi egbe.
1: kajan ye.
3: kajan
1: ye. a kì í ṣe àmì ibi de ni.
3: ok nílé
1: ya. ẹ bọ dogbe ya.
3: ẹ bọ ma.
1: E ma dogbe ya.
3: Gbanagbana. Tata ale gblɔ nya ale dira. Ok, ma jɔ dogbe ke ŋgɔ
1: ye. Dogbe ya ke ŋgɔ ye.
3: Dogbe ya ne ke yele fun gbele ɔdɔ akua.
1: Mɛ kiki fɔ nɔ.
3: Ale kɔni fi ya kiki ɲami kɔli kana le fɛ ma.
1: A bɛ sɛbi kata fɔ la.
3: Jonutɔ akudo nɔviya.
1: Ŋoseni.
3: Asana. Yewɔ. Ami kola ma do kabi kɔmi ko ma ti wa bi o. Ami ko gbele se lu da bulɔ gama gbe bɔ mi kɔ. Yen ŋlɔ bɛ fami ta mi o ma ko mi tɔ keke
1: nu. Akpata kɔnɔ keke nu.
3: Tɔnikɛ lɔlɔ tɔ rɛ nu. Evia mi vi o. Tɔ evia o si o. Gakpa mi nɔlɔ. Ami ko le to ite fiɲɛ de mi gabogbo si. Ngo ŋku adi.
1: Akpata kɔnɔ keke.
3: Yen ŋlɔ bɛ davi to le nya kolo to gbɔ.
1: Esira.
3: Dati ayi mɔlu tɔ. Ami ko gbele se.
1: Louise bɛ n kɔ wa. wọ́n pẹ́tọ́ wọnú kéke bàbá yà agbè kẹ́ mílẹ̀ sọ́dúnrà dàmàgì dàmàgì náà lè lìhà bẹ́ẹ̀ zi agbọ́dá wòtúrọ́ náà jẹjì náà mọ́nà pọ́nyọ́sẹ́ à yẹn ń lọ bá mi kó pátá kéke ó lè bẹ̀ tọ́gbàtó lè àti zẹ̀pẹ́ra wòtúrọ́ náà jẹjì náà mi mọ́nà pọ́nyọ́ mọ́nà sàyà náà mi lè kánálẹ́ fẹ́ mọ́ bẹ́ẹ̀ ní sè mọ́ jí. àwọn ọ̀nà kàlípé ní olè sí àpéńkọ́ yẹn à ó màmá ṣeré yẹn ní olè sí àpéńkọ́ yẹn à ń dógbè rúdọ̀ tọ̀ hẹ́ẹ́rẹ́ yẹn ń lọ́bẹ̀ kàlípé bẹ́ẹ̀ pòmì àpáta kékeré yẹn mi dógbè náà mi lè kánálẹ́ fẹ́ mọ́ bẹ́ẹ̀ ní sèmọ́ yẹn lè bọ́bọ́bọ́ kúdó àgbàjá bẹ́ẹ̀ wọ̀ náà yà mí. abẹ́nà yẹn má kọ́ tùmí náà rẹ̀ màmá ṣeré yẹn àwọn yẹn má ń lọ́bẹ̀ gbèrè o la mo lè náà jangu jangu. Ming Lombe, happy Chulabo. Oui, non, happy Chulabo. Non, les appels les États-Unis, donc, Dieu, n'y a pas la bobe pour me attaquer. Oui, tu vois, j'ai dit, n'a pas de pognon, mais non, ça y est, n'a pas de Yakiski, laissez Bobo, bon, le duc, vie pour la solo. Non, Bobo, vide à droite, bah, Jacques Village. Yakiski, donc, Dieu, le canal FM, moi, c'est moi, dis, allô?
3: Allô, je suis là,
1: d'accord.
3: Depuis
1: les
3: hardiers,
1: si tu as vu, c'est
3: bien.
1: Ah,
3: depuis les
1: hardiers, si tu as vu, c'est nous les semer même le canal FM nous c'est moi dit le bobo poko agbaje bo na me bi donc goma do pour me pata keke dia et tu me nami a bol le dinami lo le gbela amade ke ma ke wi o de je nono nya singbe nous les a pe konya ndogbe no le canal FM nous c'est moi dit nya singbe pour me pata keke ya mi si turu hakbe ya ji. Ah, non, non, non, non, ça non, non, non, non, oui. Ah, non, non, non, Pierre. Non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, non, eh, allô. Degbera, allô.
4: Allô.
1: Mama.
4: Lawanu.
1: Entonces gbiaho ho.
4: Lo ponro.
1: Mfonu mama.
4: Winyode.
1: O fonu nyere.
4: Amata agama na ware.
1: Hmm.
4: Kitu paya mbibona ke gboro.
1: O mbi pata mi do.
4: Yo. Abi agwe o pa so ji ne.
1: Eh eh.
4: O do so wa.
1: Mhm.
4: Davi to.
1: Mhm.
4: O
1: se ni kudo nan via. Mama. Fo gan tout la bo. Mi don kou jio le tepe ko le le se mi abin ko le kanal FM. Ben nou se mwa jia. We tron e jejina ngba kudo tout la bo be fami akpata keke an. We tron e jejina mi le akba jia kou bo bo be wana me. Awe to amuzu. Mi do gwe na we. Allo.
0: Mbe gwe le teknisyan.
1: E kwa le jino.
0: Mama Dawanu keto le kanesia ndo gbe na hudo mi keke mlo
1: bakwata ko
0: ni le message de la mudo
1: gbe baya mama traba mi la so hagbe so de ra kito gon to gbo mi la po so le silence monsieur le maire Serufia no le seme mi ko a we ko de jeji mano po yon se a sénateur allo
5: allo.
1: Bonsoir.
5: Bonsoir, monsieur Tobé.
1: Au fond, Amilo.
5: On a une idée.
1: Et qui a mis fond?
5: Nous sommes les taxis de Badago.
1: Et toi, laissez bien me rouler.
5: Ah, de brosse, on est dette. De bonnet, Eric. Lydia. Après la vague, on peut demeurer. De bonnet, WhatsApp, banana. Aussi, Ganké. Maman, au Tao, maman, Dawanu. La Cour internationale de Noir. La Passo, Jimé, à Fino.
1: Babaya. Rugby Akia Misoroda, son excellence, monsieur le juge Camille. Eh, Bakudiba, vous doit pas t'attaquer, c'est même quoi le canal FM, c'est moi, dia. Vous trouvez la Gigi Lamignon, on va mettre à deux fois. Bakoubi famille, pas t'attaquer, eh, Dieu. Vous trouvez la Rome, vous trouvez, bon famille, c'est ma propre, mon ami là.